0: fọ́chán lè máa ó bí ń kọ́mẹ̀.
1: Mìlá fọ́chán lè máa ó bí ń kọ́mẹ̀ fọ́ndàgbé fọ́ngbàkúdó lamẹ́sẹ́n fọ́ngbàkúdó awuyẹyẹ lè kánálẹ́ fẹ́ mọ́ bí ẹnu ṣe é mọ́ ajé. Àkàngá bí mìgbàkoyò tọ́ ò lè mọ́jí gbàna. N kì ná é dààmú lè zòdù mí lákàngá wa. Ẹ̀rẹ́ kò yẹ à ní pọ̀ tọ́ ẹnu o nọ́ọ̀fì o alopọ̀ nọ́ọ̀fì o àgbẹ̀tọ́ lè mọ́jí a ndó lè ọmọ òru dẹ́ gbọ́ gbèrègbèrègbèrè. Ndó lè lo ọmọ òru dẹ́ gbọ́ gbèrègbèrègbèrè. Ndé ń ti yé ẹ̀dààmú lè àkàngá bí zòdù mí. Àkàngá lálẹ́ zìnzìn dómi kẹ́kẹ́ pọ̀ nà gbódà gbèrè. Ndé pépé tróná. Ẹlá nyú ẹgbẹ́. Ẹlá gbélé sọ. Ẹlá gbélé gbé. Ẹsọ ẹlá nyú ọ̀nà. Mọ̀ ní jọ̀ wé àmì nìyẹn kú omi zọ̀nà. Bàánú òwe pọ̀ wé pọ̀ ní wá gbé bá rámì tán yíyá kó a. Nyà bẹ́ nyàlè. N kò vọ̀. Ẹnyà pọ̀tọ́lẹ̀. Náà gbà kọ́ ẹgbà vákẹ́ àmì tán kẹ́ a. Nyà bẹ́ nyà gbà pọ̀tọ́lẹ̀ là. N kò vọ̀. Bàánú ibò kọ́ ẹ̀. Ẹ àmì vẹ̀ tí wọ́n. Àmì vẹ̀ fún. Ẹnyà bẹ́ nyà vọ̀. Ẹnyà rẹ̀ pẹ́pẹ́ ń gbà lọ yìí wọ́n. Bàánú òwe kọ́ ẹ̀. Àmì ènìyàn pátá. Ẹ lè pọ̀ àyàmì. Àlàmì ènìyàn pátá. Tíwọ́n kọ́ àyín. Ẹyin pọ̀ ní jùmọ̀ gbé a. Kẹ́ pọ̀ mi láti ẹ̀ náà mi sí àmì. Mi àbò mi ẹrú kó e ní èso à ó ń gbọ́ bá kò mí. Wà mí abé ètùkè lásì nu ẹrú lásì nu. Mi àjìnà ó yóò sí àfún díkínmi. Pálómi ẹ̀ mi yìí nà ẹ tọ́ sọ pálómi rẹ̀ ẹ̀ ha mi bá sọ́nà. Èso ha wọ̀ ẹ̀ mi wọ̀ ha bẹ́ẹ̀ ní tí wọ̀ rẹ̀. Ẹ tọ́ nà náà yìí ẹ dọ́kìjì lè họ̀ mú nà ẹ yí wọ̀ nà. Àmì rẹ̀ ń bẹ̀ pààrọ̀ kà mí wúwé họ̀ mú nù. Aṣọ àfọ̀ gbà kó aṣọ ànúdúró mi ànú pòǹpò yùù déké mi àmì rẹ̀ mú wọ̀nà nù. Àwọn aṣọ àfọ̀ gbà kó avagbòjì ẹ̀yẹ fífẹ́ náà mú tó. Lónú sí aṣọ àfọ̀ gbà kó avagbòjì ìí. Mi àná o mi nà tẹnu wá wọ̀wọ̀. Mi nà tẹnu wọ́n bí wọ̀wọ́. Ní òyìn vi tó a sọ vi òun sù vi sọ ọ̀hún. Ẹnu ń gbà kú o náà pòǹpò ní gàsíà gàmì. Náà yín vi náà sọ vi òyìn vi sọ ọ̀hún náà pòǹpò ní gàsíà gàmì ẹnu ń gbà kú o. Fíẹ̀ nyuẹ̀ tó a alẹ́ ònu àgbèrú a nyuẹ̀ tó kò nu ayò la fíẹ̀ ńgbà fíẹ̀ bàrà àwò. Ó fíẹ̀ bàrà ìjàlá wẹ̀ bàrà. Wà náà fíẹ̀ nyuẹ̀ a ẹ láwọ̀ nyuẹ̀ a ẹ lásìwà fíẹ̀ vi ọ̀ kyá. Ìwọ̀n nkú kò dó dàrí a èyí lè mi ọ̀ sọ́lí yìí wọ́n. N'ihi bẹ́ẹ̀ mìíràn pátá kíkín mi lè sè mi bẹ́ nkọ́ lè kánẹ́ lẹ́fẹ̀ bẹ́ mi sì mọ̀ àjẹ́ a. Mìíràn pátá mi lásì tè mi á do tọ́hún náà bẹ́ nkọ́ lójì lè égbèǹdékè mi ná mi á gbúgbé vidé.